0: Aha m bụ Nwada Chizaram. Nọrọnụ na nche ka Chineke na-agọzi unu.
1: Ẹkú déédéé wòyí, ẹ̀yin ará wa níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa, ẹ sì kún bí ojú ọjọ́ ṣe rí, àti pé ẹkú wẹliwẹli òjò èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Èyí ni ilé-iṣẹ́ Isha Binacular Radio èyí tó kalẹ̀ sí ìlú Yúròpù. Ìròyìn ló ń dé sétí ìgbọ́yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Òjò àrọ̀rọ̀dá tí ó ń rọ̀ ní ìlú Yúròmí ti ṣe ìdíwọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ètò ọrọ̀ ajé, bùkègbodò àwọn èèyàn lílọ bíbọ̀ wọn ní ìlú Yúròmí. Ọwọ́ àwọn agbófinró ti tẹ àwọn ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn mẹ́rin kan ní ìpínlẹ̀ Edo. Látàrí àti ṣèrànwọ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ìjàmbá wàhálà èyí tí ó ṣẹlẹ̀ sí wọn ní ilẹ̀ South Africa, ìfọkànlókun ti ń lọ láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ South Africa, tí ìjọba àpapọ̀ sì ti kéde wípé àwọn yóò ṣèrànwọ́ fún àwọn tí ìṣípòpadà bá ní orílẹ̀-èdè náà. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Òjò àrọ̀rọ̀dá èyí tí ó ń rọ̀ ní ìlú Yúròmí ti ṣe àkóbá ńlá fún ètò káràkátà ní ìlú náà, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mìíràn kò sì lè lọ sí ibi ìtajà wọn nítorí pé òjò náà pọ̀ débi pé ẹlẹ́sẹ̀ ò lè rìn. Àwọn onímọ́tò gan pẹ́ ọ̀nà rìn, tí ó sì di wípé olùgbé kan ní ìlú Yúròmí, Ọ̀gbẹ́ni Osborne Kiarel, sọ wípé òun gangan pàápàá pẹ́ kí òun ó tó lè dé ibi ìtajà òun, nítorí pé kò sí ọ̀nà tí òun yóò gbà débẹ̀, àti pé òjò tó ń rọ̀ kò dábọ̀rọ̀. Ó wá sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́kadà tún gbé owó lé orí o àti máa gbé ènìyàn lórí ọ̀kadà kiri. Ó wá rọ àwọn ọlọ́kadà kí wọ́n ṣe jẹ́jẹ́, torí ọ̀pọ̀lọpọ̀ àgbàrá ti dí ojú kòtò. Ó sì sọ fún àwọn tó ń wa ọkọ̀ èrò náà kí wọ́n ṣe jẹ́jẹ́, nítorí ọ̀pọ̀lọpọ̀ kòtò ló ti di tí omi ti kún orí wọn. Ọwọ́ àwọn agbófinró ti tẹ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn mẹ́rin kan ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Edo, pàápàá jùlọ ní agbègbè Ẹ̀gbáẹ̀ ní Ovia North East Local Government ní ọjọ́ Àìkú tó kọjá. Ẹni tí ó jẹ́ ọ̀gá kan nínú àwọn ẹ̀ṣọ́ aláàbò gómìnà Monday Okpebholo ló kó àwọn akẹgbẹ́ rẹ̀ àti àwọn elétò ààbò mìíràn sòdí, tí wọ́n sì rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìjà olóró gbà lọ́wọ́ àwọn ọ̀daràn wọ̀nyí. Ẹ̀wẹ̀, àpapọ̀ àwọn agbófinró àti àjọ NDLA pẹ̀lú àwọn ọmọ ológun ni wọ́n tún ti lọ kọlu àwọn ọ̀daràn kan tí wọ́n fi ilé kan ṣe ibùba àti máa kó àwọn egbòogi olóró sí ní agbègbè kan tí wọ́n ń pè ní Ìlúṣi ní ìjọba ìbílẹ̀ Eastern South East, tí ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún àwọn àjọ NDLA Michelle Ofoyeju sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn egbòogi olóró ni àwọn rí kó ní ibẹ̀.

0: nchekwa edo steeti ejidela mmadụ anọ a na-enyo enyo na ha bụ ndị otu nzuzo n'obodo Ewa. Ha nwetakwara ngwa ọgwụ dị iche iche n'aka ndị ahụ. N'otu oge ahụ, ndị ụlọ ọrụ Naịjirịa na-ahụ maka ịlụso ọgwụ ọjọọ ọgụ nke Edo steeti na ndị agha Naịjirịa wakporo otu ụlọ nwere ime ụlọ anọ nke a na-eji echekwa nnukwu ngwongwo cannabis na Eloshi Community Esansat is local government nke Edo steeti. Onye isi ụlọ ọrụ na-ahụ maka ịlụso ọgwụ ọjọọ ọgụ na Edo steeti, Michel Ofeyeju, kwuru nke a n'akwụkwọ ozi o nyere ndị nta akụkọ na Benin City. O kwuru na ụlọ ahụ dị n'ime ebe ndị mmadụ bi ma na-eji ya a na-achọ ka akwụkwọ ndị Naịjirịa metụtara mmakpọ ndị e mere na South Africa ụgwọ mfụ ma na-arịọkwa ọnụ dorodo ọchịchị iji gbochie mwakpo ndị ọzọ n'ọdịnihu. Tupu mpịachie akụkọ nke a, nwanụ ka anyị laghachie n'ọkpụrụkpụ okwu ndị a wụrụ anyị isi akụkọ. Mmiri ozuzo siri ike na ọkpachi iji na ije n'ahịa na Uromi. E jidere ndị a na-enyo enyo na ha bụ ndị otu nzuzo anọ na-edo. Gọọmenti etiti na-achọ ka akwụkwọ ndị Naịjirịa wakporo na South Africa ụgwọ mfụ. Nke a bụ nchedebe akụkọ anyị ụbọchị taa. Ndalụ nụ nke ukwuu maka oge unu. Aha m bụ Nwaada Chizaram. Nọrọnụ na nche ka Chineke na-agọzi unu.
1: Ẹkú dédé wòyí, ẹ̀yin ará wa níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa, ẹ sì kún bí ojú ọjọ́ ṣe rí, àti pé ẹkú wẹliwẹli òjò èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Èyí ni ilé-iṣẹ́ Asia Binacular Radio èyí tó kalẹ̀ sí ìlú Yorùbá. Ìròyìn ló ń dé sétí ìgbọ́yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Òjò àrọ̀rọ̀dá tí ó ń rọ̀ ní ìlú Yorùbá ti ṣe ìdíwọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ètò ọrọ̀ ajé gbòkègbodò àwọn èèyàn lílọ bíbọ̀ wọn ní ìlú Yorùbá. Ọwọ́ àwọn agbófinró ti tẹ àwọn ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn mẹ́rin kan ní ìpínlẹ̀ Edo. Látàrí àti ṣèrànwọ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ìjàmbá wàhálà èyí tí ó ṣẹlẹ̀ sí wọn ní ilẹ̀ South Africa, ìfọkànlókun ti ń lọ láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ South Africa, tí ìjọba àpapọ̀ sì ti kéde wípé àwọn yóò ṣèrànwọ́ fún àwọn tí ìṣípòpadà bá ní orílẹ̀-èdè náà. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Òjò àrọ̀rọ̀dá èyí tí ó ń rọ̀ ní ìlú Yorùbá ti ṣe àkóbá ńlá fún ètò káràkátà ní ìlú náà, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mìíràn kò sì lè lọ sí ibi ìtajà wọn nítorí pé òjò náà pọ̀ débi pé ẹlẹ́sẹ̀ ò lè rìn. Àwọn onímọ́tò gan pẹ́ ọ̀nà rìn, tí ó sì di wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́kadà ni wọ́n gbé owó gege lé orí ọ̀kadà tí wọ́n fi ń gbé àwọn ènìyàn. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, olùgbé kan ní ìlú Yorùbá, Ọ̀gbẹ́ni Osborne Ikearel, sọ wípé òun gangan pàápàá pẹ́ kí òun